jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Monday ọjọ́ ajé gbogbo ẹ̀yin tẹ́ ìràjẹ́ jẹun ẹ dìde òní ní ọjọ́ kẹjọ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹfà ọdún 2026 today is 08/06/2026 ẹ gbé ọwọ́ lórí bẹ́ẹ̀ ṣe ń dìde bọ̀ lọ́sẹ̀ yìí orí ẹ̀ á sọ̀rí in the name of Jesus Christ ọ̀sẹ̀ tẹ wọnú ẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ìtúsílẹ̀ inú dídùn àti òmìnira ẹ wà á mọ tó dáa jù gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde ńlẹ̀ tẹ́ ń bọ̀ níbi pẹpẹ ọ̀sẹ̀ yìí lọ́ọ́ gba ìròyìn ayọ̀ ẹ kígbe ìròyìn ayọ̀ ariwo ayọ̀ ọ̀sọ̀ nínú ilé yìí òní lọ́jọ́ kẹjọ in Jesus name without wasting time gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank èmi mò ń dó sí ọ létí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ní àǹfààní láti gbóhùn mi ẹ máa bọ̀ níbi pẹpẹ ẹ jẹ́ àdọ̀bálẹ̀ ẹ jẹ́ àkúnlẹ̀ àtọmọdé ni o àtàgbà ni o àtọkùnrin ni o àtobìnrin ni o ẹ jẹ́ àjọ yin bàbá mi bàbá rẹ̀ ọba tó pọ̀ ní ipá àtagbára mọ́mì sẹ́ lè kúnlẹ̀ dádì sẹ́ lè dọ̀bálẹ̀ òní lọ́jọ́ ajé àǹtẹ́ tó wá dọ̀bálẹ̀ ẹ mú owó kan dání lọ́wọ́ yín ẹ jẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí owó kan lọ́wọ́ yín wọ́n rìn mí sí yín láàárọ̀ yìí bó ṣe ń jáde lọ ìpinnu ọlọ́run fún ayé yín yóò wá sí ìmúṣẹ mo gba ọlọ́run gbọ́ pé dídùn lọ́sàn oṣù ọlọ́run ọba ń gbọ́ ẹ̀yin àyànfẹ́ ẹ wá dọ̀bálẹ̀ wá kúnlẹ̀ ẹ jájọ gbé bàbá mi bàbá rẹ̀ ga ẹni tá a lè fògo ẹ̀ fẹ́ lòmíì di owó yẹn mọ́ di mú ní ọwọ́ ọ̀tún rẹ̀ mọ́mì àti dádì àwa ò lè fògo ẹ̀ fẹ́ lòmíì ẹnjiníà mi tí ìrẹ́ nìkan kan torí ẹ̀ gbé ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ọlọ́run bíbélì ọlọ́run òjijì ni.

0: Jesus. Any kind of you know the time that you are buying Matthew 7:7. Be a bash a baby, only a baby. I'll see if you know with number 14:28. Wouldn't be a bash a wee let him you ni ma she or on Jerry or non TV. I'm getting you about Tibambo or the Babu and Tom. What's the Babu and Tom or the joke of I? I can't be content creator. You want to say, nobody to one joke. One more memo number. Tabi ki won yo oye nso e je lo ra nkan fun yin iru ese le si mama yin e wo mama yin o tun be mi gan mu nkan wa nbe angeli
1: praise god
0: hallelujah
1: mo dupa era na o
0: iwa se
1: pe mo ra anu gba
0: ki lo ko yin mama
1: o ko mi ni ka mi jimo
0: lati
1: agbowo
0: agbowo wa nbi
1: be ni
0: nice
1: 21 ti lo se yi ijo yi ti mo da po olohun be lori oke yi
0: 2021
1: le ni wa be Ojo Monday to the world le mo ni mi te lo bi kankan lo ba di role ma lo tan to ku mo de ni eso munta munta gede munta gbogbo nbo da go merin koja e wa ni je lo sita je lo to gba yi nbo meleja kan be ajo mo so be mo wa to gba ti koko bi tan ja mi mo koko to je ki je ki lo gbe oja yin ku wa okun ka wa park ni ah omo se lo sada yin ba yi mo ni awa ni ye leja eyin na nko awa na ni bo Nigeria ise ri
0: ta ni si nteja
1: omo keji ni nteja
0: nteja
1: iso
0: le yin
1: mo se ko
0: o wa bere si se interview fun yin
1: iye okun to wa ni o
0: to
1: gbo mo to wa
0: mo to wa
1: mo wa o lo wa jide si mi Nigeria yi ko fara ro ko lo isa nu wa ni
0: ko lo o ko wa yo
1: o ko ko wa yo be ni
0: bi po mo
1: o mo ki mo le se yin nta ba fe se wa ni ta sa ra nu gba o baba mi si ra nu gba kini si be lowo mi ke ko lowo mi
0: What's my mom?
1: I'm going to go to the house. Nba wa debe ni bi sango na poli mi o de mo kankan mi mo pa won kankan wa to mo nfuje laanu aba wonu ile tin ta gbo nkan mo ba gbe keke wa
0: iye gbe keke wa
1: iye gba keke keke to fin ta jari o
0: keke ti o ma fi ra nkan ni shopping complex
1: oni ya laarin 10 second
0: laarin 10 second ẹni sùn kí ló ní ẹ ṣe
1: gbogbo tí bá fẹ
0: ó ní gbogbo ń tẹ ẹ máa pọ sí i ẹ máa rà á lọ anáwó ẹ ibi ọmọ dúró sí kánà ló ka ọmọ jẹ pé lówókè má àwọn mẹta máa ṣe kòkí olóore ẹyí wọn lẹ gbàgbọ pé olóore ń bọ sáré kó láàrin ìṣẹ́jú
1: pẹ́ẹ́sì moko
0: kí ni wá kó
1: moko sẹ́mu
0: ẹ kó sẹ́mu
1: moko mídù moko gbogbo kó sàkó ntúmọ̀ sàkó ní 150
0: nǹkan 150 lẹ́kún
1: ó pò ní moko sàkó ẹ̀ mi ní fóònù ni torí ilé gbogbo wa fún yín ni
0: tèmi lélẹ̀
1: mílíkì mílíkì tó gbọ́ fún mi àwọn aráboríjà ni kí lẹ́ fún wa mílíkì mú wa fún
0: ẹ ha mílíkì
1: ẹgbà oníléyìn lè gbé fún ìmọ̀ nbọ̀lẹ́ ní ọmọ mi wà ní ọṣà mo ní ẹ̀lọ́ fẹ́ bí mọ̀ ọ̀bọ̀ a ti jẹ́ nǹkan ẹ ti jẹ́ mọ́tò onímọ̀ nígbà mọ̀ ọ̀bọ̀ ṣá mọ̀ ọ̀bọ̀ bọ́bá dé mọ̀ gbé lọ ní ọkùnrin bá dé ìyá Eba 50,000.
0: Oto fi 50 le.
1: Oto fi le.
0: Se eto e bi mi gbe wa re. Mo sori re o. Ma ba mu le yo kokan ki mo to nwa. Se se ki le le. Se se mo re. Nekata ah oju yin lori se ite bore
1: ah awon yan kan bu mi pe ani mo kan yin mo kan bo ni mo ni ji mo mo mo nto sele ni
0: eni suwu mama o seyin na ni
1: eh
0: eyin na ni we
1: gbogbo po
0: opo
1: opo ti so fa mo mi na mo sa baba mi ayi ko fun baba mi na o
0: ayi
1: ko fun baba mi na o
0: satan se eyan ma je won ma ju bayi lo mo ẹnàwó kan sí àmì lọ́ọ̀jẹ́ ẹ lọ́ọ̀jẹ́ lásìkò ọdún yìí gbogbo kọ́ńtì tó bá ṣe promo iná kọ́ọ̀bì dáyá gbogbo kọ́ńtì tó bá ṣe promo gbogbo iléeṣẹ́ tó bá ṣe ìdíje oríire ìwọ àtọ ma. Mama yi laye kan to wa ebi oni pa o se ri gbogbo ti an ba mi ko wa yi ko se ti mi je nbe to ba se nkan mi mo le ni ki won wa ha fun yin sugbe eleyi e ba nko ma tete ko lo iyawo mi mo pe mo ma je ru nkan bayi ma ba nko lo nu mama yi oni mo ibi ẹ wá ronú mi ẹ wá bí oúnjẹ bá ń kó wá ẹ jẹ sí o ẹ jẹ sí o orin yín sì tún ń bọ lọ́nà bí gbọ́ bí ó bá ṣe pé bí mọ́tò márùn mẹ́fà wọn kó fún mama bí ó ṣe mọ́ bá ń kan bọ̀ náà nù mama dáadáa nù wọ̀ yìí èso lẹ wà ń ta níbo
1: ọjà oko ni mo ná dundun mo ná jáyè mo ná ọjọ́ mo dẹ̀ tí mo ta ọjà tó mọ̀ wá ṣọ́ọ̀bù ti mi sírì agbatọkọ mi ti kú wọn ti ta lọdọ wa oni mo ti ń manage káàkiri.
0: Mama emi gan fun yin 200,000. Mo fun ya yin 200,000. Mo fun 200. Emi ni ronu pe yin lọ kele fun baba mi. Ti wá sọ́dọ̀ rẹ tó ọ̀ràn tí mi tẹ́ẹ̀kan dájẹ́ ibi ẹ bá fi 200 bọ́jà yín dé ẹja mọ̀ wò títí December so tá a bá ti ṣe tán bá yọ 200 fún yàrá yìí máa yọ 200,000 fún ẹ ní tán mọ́ ẹ wọ́n gan ìwà náà gan tí à ń sọ dálẹ̀ náà báwo láńgẹ́lì ṣe tún máa wà ẹyin wo lẹ fẹ́ gba áńgẹ́lì lálejò ìjọ jẹ́ mọ̀ pé nínú ìwé Genesis chapter 21 ní verse 17 títí 119 ibi láti rí obìnrin tí wọ́n pè ní Agai kí láńgẹ́lì ṣe fún wọ́n pèsè omi jáde fún wọn láńgẹ́lì olúwa sì yọ sí ọba mú omi jáde nínú asálẹ̀ nínú gbòbí tó ti ń sunkún kì í ṣe bẹ̀yẹn nìkan o nínú Genesis chapter 21 ibi ni bíbélì ti sọ and 22 bí áńgẹ́lì ṣe lọ pèsè agbo bọlọjọ fún ẹni tí wọn ń pè ní Abraham. Ẹ̀kígbe áńgẹ́lì mi o yọ sí mi lójijì mo nílò rẹ ni. Ẹ wo táwọn èèyàn sọ jálẹ̀ ẹ̀yin àyànfẹ́ mélòó la fẹ́ kà á fi gbàdúrà ní ìsìn ẹgbẹ́ àná tí wọ́n yín pàdé mi lórí Facebook lórí YouTube àti lórí TikTok a fẹ́ ṣe nǹkan kan ní aago mẹ́fà àbọ̀ sí aago méje kọjá ìṣẹ́jú mẹ́wàá látọ̀la lọ a lè padà sí normal time bọ̀ gbogbo ẹ̀yin àyànfẹ́ ẹ jẹ́ mọ́ lọ kó tó di pé màmá lọ ẹgbọ́ eléyìí lọ́jọ́ Wednesday nígbà tí a bá fi parí àwẹ̀ tá n bá bọ̀ àwọn kan bẹ tí ò rí àná tí wọ́n ìgbà ẹ á fún yín tó bá dijọ́ Wednesday wá sí wema láti wo òde wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè tí ọ̀tí ọlọ́run òjijì ni bi garage yen enikan ni paper ten so ni wo fun mi odijo Wednesday na bo go se nje ti Olorun e je mo lori Facebook gbogbo omo Olorun ni ko mu ore ma raje jeun angeli mi o gbaje mi wa yo gbere mi ko mi yo gbowo mi te yo ibi to wo mi ba wa angeli mi ba ngbe atawon kankan na enikan ni wo ni oni mo sese ro re majemu mi san loni na bo gbogbo eyan omo Olorun ehun ebo ma raje angeli mi o gbaje agbe alaje mi wa lọ́wọ́ gbẹ́ tó bá mọ́ kí gbé pàwọn ta angeli gbajẹ wọn wá ni ẹ̀rí ma gbé testimony díẹ̀ nísìn lórí Facebook àti YouTube so mo ní díẹ̀ yìí san ìdá mẹ́wàá ma bá wọn àwọn ará wọn bíi 50 tí wọ́n san ìdá mẹ́wàá wọn láàárọ̀ yìí san orí ẹ̀tì ẹ̀ náà kọ́ wá wo tí bàbá mi ológun àjọbọ̀ dánwò ẹnìkan ní account number dá this is account number 1966 36 38 73 1966 9 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank Bin Obasi Wole Elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank in the year Comfort Life Mission International ni ni o tun gbe jade Wednesday o wa kejegbe mo ni nkan kan ti mo fe fi le awon eyan lowo ni ojo Wednesday enikan ni bi kini emi mo se leri e mi si fe so jade lori afefe enikan ni ese bibeli wo la fe ka Psalm 119 Psalm 120 121 122 123 124 Psalm ta ka ni lati 119 119 po die asika di 124 ha ati fe pari we Psalm eyin omo Olorun ti won bi loni de mo bo e je ki so tele e ki gbe ni igba meje yin te wa lori Facebook e si are fa awon eyan meta gbogbo yin te wa lori Facebook ko wa ki gbe pe angeli mi ba n gbonje mi e nje o sele lo sey testimony o sun lori afefe gbogbo eyan omo Olorun ti won bi e wa kunle eyin te mark wedding anniversary yen wa kunle juna me kapa aladasha mo so tele agbara olohun ti mu ni lo bi giga ko wonu ipe rawo yin e lo tayo ke se rere a dara fun yin happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni wo ni mo fe so testimony 08 0 88 71 65 66 e send the message ire atanu ko ba yin
2: All business owners in Benin City. Are you looking for a powerful platform to promote your product or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With a diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.